رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. نحمده ونصلي على رسوله الكريم محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بقلب سليم إلى يوم لا ينفع مال ولا بنون. وبعد, akiwa ni Eku Alafia lori radio Tokpa FM 104.3 lokunrin ati lobirin e kaabo si ori eto ijo muslimi ahmadiya eto to se wi pe lori re na la ma mu oro wa fun wa latinu alquran ati latinu wa roba kariola nabi muhammad sallallahu alaihi wasallam ati latenu atesinse ohun ti se imam mahdi alayhi salatu wassalam papa julo latenu awon khulafa ati awon ni ti won se itele re lohi ilelein bati o pakoda gebi ati se babo lati ose to koja nigbata n ba wa so nipa ima si ranti ti Olorun Oba ari wi pe ninu ipo ti agba nla aye wa leni omo ede eniyan ise ni wi pe a tu ipi kita nipa ima si ranti ti Olorun Oba ibi ti gbogbo adari si ta kojumo ohun na ni bi nse lowo bi se lola bawo le mi na o se di olomo laye bawo ni emi gan lara in se kole awon egbe mi nlo moto won lo keke emi ni mo si fi ese rin ko iti si lowo mi gbogbo awon kan won yi ti omo ede eniyan fi sokan in se ni in di wa lowo lati le mo ranti ti Olorun Oba lati le mo ranti wipe Olorun Oba kan nbe to se iseda wa to si se wipe a gbodo mo ranti re ni ore kore ni gbogbo igba ta fi nbe nla aye a gbodo jina si ranti ti Olorun Oba ta ba lo wo dada a yin pe ninu Alquran Olorun Oba ba deda ninu suratul ahzab won so bayi pe ya ayu alathina amanu eyin teni gbagbo ninu emi Olorun Oba lododo uskurullaha dhikran kathira e ma se ranti ti Olorun Oba e ma ranti temi Olorun Oba ni opolopo igba wasabihuhu bukratan wa asila e ma se agbega temi Olorun Oba laaro ati lale gbogbo asiko ta fi lo le aye wa na lo ye ka fi mo ranti ti Olorun Oba ipo ki ipo ti omo ede eniyan ba ba ra re na lo le yi pe ko mo da okan re pada so do Olorun Oba ki wa lo fa gangan to fi je yi pe a gbodo mo se ranti ti Olorun Oba seri ranti ti Olorun Oba yi ohun ni je ki omo ede eniyan ko jina si ibaje ohun ni nje ki omo ede eniyan ko sumo Olorun Oba ohun ni nje ki omo ede eniyan ki ko mo nbe ni ipo alaafia nitori pe omo ede eniyan a ma ro wi pe bohun ba ti lowo wahala ti tan bukata ti biya koda jaye jaye lohun o ma wa alaafia lohun o ma wa elomi a ma ro wi pe bohun ba ti kole kò tún ní sí wàhálà kan míì mọ́ bóun náà bá ti lówó àbó ti ní mọ́tò òun ti mérí bọ́ kó nínú àádáàádá lé ayé lẹ́yìn mọ̀ yí pé irọ́ là ń pa fún ara wa láti ọjọ́ tí olówó ti ń lówó kò fi ìgbà kan sinmi níní owó láti ìgbà tí kọ́lékọ́lé ń kọ́lé kò fi ìgbà kan sọ wípé ibi tí mo kọ dé yìí ti dabẹ́ ọ̀pọ̀ náà lo sì wípé lẹ́yìn ìgbà tó bá kọ́ kan
yóò tún wọ ọ̀nà àti kọ́ méjì. Bó bá pé méjì, yóò wá ọ̀nà àti kọ́ mẹ́ta. Ká wá ilé ayé, ká wọ́ ọ̀lẹ́ ayé, kì í tó ẹnìkankan, kì í sì í fà wípé kí àlàáfíà kó mọ bẹ fẹ́nìkankan. Ọlọ́run ọba ọba dẹ́dà nínú Al-Qur'an, ó fi yé wa wípé àlẹ́zínà àmọ̀nú wàtàtùmá inú kùlùbùhùn bìzíkìrìlà alábìzíkìrìláhì tàtùmá inú kùlùb. Àlẹ́zínà àmọ̀nú, àwọn ẹni náà tó ṣe wípé wọ́n gbàgbọ́ nínú Ọlọ́run ọba, wọ́n gbàgbọ́ wípé láìláha ìlàlá Muhammadu Rasulullahi sallallahu alayhi wa sallam. Kò sí ọba mìíràn yàtọ̀ sí Ọlọ́run ọba Allah. Bẹ́ẹ̀ sì ni Ànábìá Muhammad sallallahu alayhi wa sallam, òjíṣẹ́ Ọlọ́run ọba ní ṣe, ẹrú sí ẹsì ni pẹ̀lú. Wà á tatoma inú kùlùbùhùn bìzíkìrìlà. Wọ́n sì ń bẹ ní ipò àlàáfíà. Wọ́n sì ń bẹ ní ipò ìfọkànbalẹ̀. Wọ́n ń bẹ lẹ́ni náà tí kò fòyà, tí kò jáyà. Lẹ́rí wípé wọ́n rántí ti Ọlọ́run ọba. Wà á tatoma inú kùlùbùhùn. Ọkàn wọn ń bẹ nípò àlàáfíà bìzíkìrìlà pẹ̀lú ìmọ̀rántí ti Ọlọ́run ọba. Nítorí pé àlábìzíkìrìláhì tatoma inú kùlùb. Nítorí pé nínú ìmọ̀ọ́ṣe ìrántí Ọlọ́run ọba yìí nìkan lọ́kàn wa ó lè ní àlàáfíà. Nínú ìmọ̀ọ́ṣe ìrántí ti Ọlọ́run ọba nìkan la lè ní àlàáfíà. Owó ò lè jẹ́ kí èèyàn ní àlàáfíà. Nítorí pé owó kọ́ ní ṣe àlàáfíà fẹ́ dà á. Ọlọ́run ọba, ọba adẹ́dá tó dá wa tó dáyé, òun ní ṣe àlàáfíà fẹ́ dà á. Arákùnrin kan ló lọ bá kárí ọlá Nàbí Muhammad sallallahu alayhi wa sallam, Ibn Abbas, ọkú Nàbí Muhammad sallallahu alayhi wa sallam, lọ bá Nàbí pé fún mi ní àdúrà kan tí mò ń ṣe, tí ń fi mọ̀ bẹ Ọlọ́run ọba. Nàbí Muhammad sallallahu alayhi wa sallam, ó sọ fún yín pé kó mọ sọ báyìí pé Allahumma inni as'aluka al-afiya. Ìgbàgbọ́ Ọlọ́run ọba, èmi tọrọ àlàáfíà lọ́dọ̀ ti wọ Ọlọ́run ọba. Ló bá lọ, ló bá ṣe àdúrà títí ló padà wá bá Nàbí. Pé Káyọ̀lá, àdúrà tó máa fún mi yìí kì í ṣe èyí tí mo fẹ́. Àdúrà tí yóò gùn, tí yóò jẹ́ pé tí yóò gbóná, òun ni mo fẹ́ kó fún mi. Nàbí Muhammad sallallahu alayhi wa sallam, ó wá fi ń yé wípé àníṣẹ́ àlàáfíà ló tó, àlàáfíà ló ga ju gbogbo nǹkan lọ. Mélòó mélòó àwọn olówó tí ń bẹ ńlá ayé tó ṣe wípé owó wọn tí wọ́n ní wọ́n fi ń wá àlàáfíà káàkiri ni. Dúkìá tí wọ́n ní wọ́n fi ń wá àlàáfíà káàkiri ni. Kò sí ilé ọjọ́ kan ò ní mọ́ tó ṣe wípé wọn ò ní ní nǹkan tí wọ́n mọ lò láti lè jẹ́ kí àlàáfíà kó mọ bẹ fún wọn. Ìdí nìyí tí Ọlọ́run ọba fi ń sọ wípé nǹkan ilé ayé yìí kankan ò lè jẹ́ ká ní àlàáfíà. Àlàáfíà ọ̀dọ̀ Ọlọ́run ọba níbẹ̀. Inú ìmọ̀ọ́ṣe ìrántí ti Ọlọ́run ọba náà la lè ní àlàáfíà. Inú ìmọ̀ọ́mọ wípé Ọlọ́run ọba kan ló dá mi ìyọsìn tó yẹ kí n ṣe ńlá ayé. Tọlọ́run ọba tó dá mi yìí, òun náà ni ó yẹ kí n ṣe é fún. Ẹ̀yin olùtẹ́tí síwájú ọ̀wọ́n jùlọ, a gbọ́dọ̀ mọ̀ wípé ìmọ̀ọ́ṣe ìrántí ti Ọlọ́run ọba ó pàtàkì nínú ìgbésí ayé ọmọ èdè ènìyàn, pàápàá jùlọ àwa tí a bá pe ara wa ní mùsùlùmí. Àwa tá à ń pe ara wa ní ọmọlẹ́yìn Káyọ̀lá Nàbí Muhammad sallallahu alayhi wa sallam, a gbọ́dọ̀ tẹra mọ́ ìmọ̀ọ́ṣe ìrántí ti Ọlọ́run ọba. Ọ̀pọ̀ ló ṣe wípé ó ń kírun, lẹ́yìn irun kíkí rẹ̀ kò tún ní àǹfààní kankan àti ṣe ìrántí ti Ọlọ́run ọba. Inú ìrọ̀jú ni máa ń jẹ́ fún wípé kóun jókòó, kóun ṣe ọ̀rọ̀ gbólóhùn subhanallah alhamdulillah la hawla wa la quwwata àbí allahu akbar nìkan. Ì máa ń rọ ọ̀pọ̀ ènìyàn lójú láti máa ṣe àwọn àzíkìrí wọ̀nyí. Tó sì ṣe wípé àwọn àzíkìrí yìí òun ní múni súnmọ́ Ọlọ́run ọba.
Unimuni sumala mwaba. Ama, alaye tuwa ye.

0: titolo ohun oba oro alifasa oni jade lenu re iwo to ba je wipe o nse azikiri iwo alifasa ko jina senu re iwo alifasa ko kro lowo re a je wipe azikiri to nse ko iti pe o se le ilana ti ka yo la nabi Muhammad sallallahu alaihi wasallam ni do wipe azikiri o godo gba iwa ibaje kro lowo omo ile niyan ni yo si so adi eni otun idi ni ti azat aisha odiala anha o fi se ranti ifun wa ipe ka yo la nabi Muhammad sallallahu alaihi wasallam eni to ga julo ninu omo edeniyan in se ni ipe gbogbo gba aye re gbogbo ipo to ba bara re na lo fi mo se ranti ti olohun oba ko fi igba kan gbagbe ranti ti olohun oba gbogbo gba na ni mo se ranti nipa olohun oba nibomi anabi Muhammad sallallahu alaihi wasallam on se alaye fun wa nipa awon gbolohun ti olohun oba nife si julo ani ahabbul kalami ila allahi arba oni awon gbolohun merin kan nbe to se wipe olohun oba nife si won awon gbolohun ohun na ni subhanallah mimma ni fun olohun oba walhamdulillah gbogbo ope gbogbo eyin ti olohun oba wala ilaha illa allah ko si oba miran yàtọ̀ sí ọlọ́run ọba allah ọba aṣo wàlọ́hu akba ọlọ́run ọba ló tóbi jùlọ anabi Muhammad sallallahu alaihi wasallam wa tẹ̀síwájú nínú àdísì wọn ní láyàdùrúkà bí ayéhìnà bàdáàtà kò sí èyí tó bá ti wù ẹ́ nínú gbólóhùn yìí ló lè fi bẹ̀rẹ̀ bó bá wù ẹ́ ó lè fi láìláha ìlàlá bẹ̀rẹ̀ bó bá wù ẹ́ ó lè fi alhamdulilayi kò fi bẹ̀rẹ̀ ibikíbi tó bá bẹ̀rẹ̀ nínú ọ̀rọ̀ gbólóhùn yìí ó mọ rí ládàá rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba ni àgbéga ló fi ń ṣe fún ọlọ́run ọba ìdí ni mo fi sọ lẹ́ẹ̀kan ipé bàbá ṣe àzíkìrì a gbọ́dọ̀ ṣe ìwádìí nípa nǹkan tá à ń sọ kí ni ìtumọ̀ nǹkan tí mò ń sọ jáde lẹ́nu ǹjẹ́ nǹkan tí mò ń sọ yìí ó wà ní ìbámu pẹ̀lú ìwà mi ìwọ tó ń sọ la ilaha illallah tó ń sọ wípé kò sí ọba mìíràn mọ́ yàtọ̀ sọ́lọ́run ọba allah ṣùgbọ́n ìwọ náà là ń rí ní ṣe níbi tí kò yẹ ká bá mùsùlùmí ìwọ náà ló ń tẹsẹ̀ léèbọ̀ ìwọ náà ló ṣe wípé òun mú nǹkan míì ti sára ọlọ́run ọba àzíkìrì tó ń ṣe kò tí ì pé a gbọ́dọ̀ ṣe ìwádìí nípa ìtumọ̀ nǹkan tá à ń sọ jáde lẹ́nu nígbà tá a bá ń rántí ìtọ́lọ́run ọba bàbá ṣe eléyìí eléyìí ó máa jẹ́ ká máa jìnnà sí àwọn ìwà ìbàjẹ́ àzíkiri wa a gbọ́dọ̀ ṣe débi wípé ọkàn wa yóò máa jẹ́rìí sí nǹkan tá a ń sọ jáde lẹ́nu. Nínú hadith kan anabi Muhammad sallallahu alaihi wasallam arákùnrin kan ló wá bá anabi Muhammad sallallahu alaihi wasallam ó ní ya rasulullah ira ojise olohun oba inna shara'i'a al-islami qad kusirat alayya ibe ka yola seri sharia islami sharia es islam o ti poju debi wipe o ti ni mi lara o po le mi lori ka to kiun ka to yan zaka ka to se gba ka to sawo ẹ wá wo òfin alukur'an ló pọ̀ jantorẹ yìí èwo ni mo fẹ́ mú ṣe ń bẹ̀ ó ti pọ̀ jù káàrọ̀ láàrin nabi Muhammad sallallahu alaihi wasallam arákùnrin wá bèrè lọ́wọ́ káàrọ̀ lá wípé fa akhbirni bi shay'in atashabbathu bihi fún mi ní èrò nípa nǹkan tí mò ń ṣe àbí tí mò ń sọ tó ṣe wípé mísdìrọ̀ mọ́ eléyìí tí yóò sì fi tẹ ọlọ́run ọba lọ́rùn kọ́ọ̀là anabi Muhammad sallallahu alaihi wasallam ó fún ọ̀rẹ́ wa lésì ó ní láyà záálù lìsànúkà rọ́tbàn mínzíkìrìlá anabi sọ fún ipe láyà záálù lìsànúkà sórí ẹnu rẹ yìí má fi ìgbà kan dákẹ́ ìmọ̀ ṣe ìrántí ti ọlọ́run ọba pẹ̀lú ẹnu rẹ̀ ẹnu tó ní tọ́lọ́run ọba yọ̀ǹda fún ẹ má fi ìgbà kan fi dákẹ́ ìmọ̀ ṣe ìrántí tọ́lọ́run ọba pẹ̀lú ẹnu tọ́lọ́run ọba yọ̀ǹda fún ẹ yìí bó bá ṣe eléyìí. Dandan ni, o di ayon fe tolong woba. Nkan ti a long, anabi a Muhammad sallallahu alayhi wa sallam, won fe fi ye wani no adisi ni wipe, o le deni ti nse iran ti ti olong woba, ti sharia islam kwa ni rafwen. O fi olong woba ni no al Quran, ko le ni elara, ni ba to ba jeni kan ti nse azikri folong woba. Iron kiki, ko le ni elara la ti maki, bo ba jeni kan, ti nse azikri folong woba ni to yinpe, iron kiki fwa arare, zikru ni, azikru la ni. Iran ti tolong woba ni, iron kiki fwa arare na. Ko si eni na, to se wikpe, o di ma azikri shise, to ran ti tolong woba, ni o re kore. To se wikpe, ki se igba ti mba mbe ni nwi ni rani kan. Igba ti olong woba bagbe adan oba. Igba ti wajou o se lo, enyi o se padama. Igba ti bobo nkan ba je, lo ambe re wikpe, iwo ubo lo lo ye ki maka. Iwo omo oru ko olong woba o ni maka. Ti infi meri boko ni nou adan o ti mo wanu re yi ki se le ilan so. Ni to yinkpe, ki se igba ti nkan ba baje nikan leyan gbodo ma ranti Olorun oba ati nkan baje o ati nkan da o ninu idekun lawa o ninu inira lawa o ninu irorun ni alafia lawa ni o abi inu aile ara lawa agbodo ma se ranti Olorun oba idi ni ta ba se akiesi dada ninu awon oko marun islam Olorun oba pa lase lati ma tele Mawun ni, shuman ni nou man an wang wang, e yi ti olong woba se ni dandan, to se yu pe ko si ane ane, bo lo waju, bo lo senyi, bo la la fia, bo la la fia, o wada se, o unani asola. Len yi kaliman, yi pe la ilaha illallah, Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam, e yi to tu wakwi dandan, to ye ki musulmi ma se, o unani yon kiki. Bo ba la la fia o le fia we sile. Bo ba tu ni agbara o le fi makali lo sile. De yu ba to ba lagbara. Bo ba tu wa lagbara za kagan la ra ki ishe dandan fwen. Shukban yi yon kiki to je zikru la. Iran ti tolo won ba dandan ni fu muslimi la ti maki. Ni to yunpe iran ti tolo won ba yi o she pata ki fu muslimi. Dandan si ni. Ki muslimi ko ma ranti ti Olorun oba muslimi to ba nbe to se pe ko ranti ti Olorun oba mo ka hadisi fun wa ni ose to koja anabi Muhammad sallallahu alaihi wasallam woni apere muslimi to ranti ti Olorun oba ate iti ko ranti ti Olorun oba o dabi oku ati alaye iti ranti ti Olorun oba yi ohun gangan la laye sugbe ni ti ko ranti ti Olorun oba to pere ni muslimi oku lo je ni ilana igbagbo ki se oku lara sugbon oku lo je lina ni ilana ti igbagbo lo fi je pe kini a gbodo mo yi pe iran ti olorun oba sise dandan ni fun wa lati mo se anabi muhammad sallallahu alaihi wasallam won so fun wa ninu hadith kan ani man qala subhanallah wa bihamdihi fi yawmin 100 marratin eni na to ba se wi pe O ba nka gbolohun subhanallahi wa bihamdihi ni ogohun igba lojumo kan soso gbogbo ese ti wo eni be ba ti se olohun obo o ma fori re ji ta ba wo dada nkan ti anabi nso fun wa ninu hadisi ki se wi pe ka joko kan wa so subhanallahi wa bihamdihi lo ba tan sibe o sugbon iwa wa Ituma gbolohun taka yi o gbodo ma ran ninu igbesi aye wa iwo to nso subhanallahi wa bihamdihi ti wa ibaje tu kun lowo re o le je anfani hadisi yi o iwo to nso subhanallahi wa bihamdihi to yikirun dede o le je anfani hadisi yi nitorin pe azikri to nse ko gba iwa ibaje lowo re ko si sun e mo olohun oba ko mu esun mo olohun oba agbodo ma kiyesi nipa awon nkan ta nka ninu irun abi nigbati a ba nse azikri bi mo se so lekan azikri o je nkan kan tin je ki a le ma se iranti ti olohun oba irun kiki fun ara re azikri ni waju ti olohun oba eléyìí tí a ó sọ fún ara wa lénìí òun náà leléyìí nítorí pé tá a wá wojú aago a rí pé àkókò tí a máa ń bù fún wa ó ti kọjá. Ẹ ṣeun tí ẹ tẹ́tí sí wa lénìí, a bẹ̀ yín, ẹ tẹ̀síwájú nínú ìmọ̀ tẹ́tí sí wa ní òrèkóòrè nígbà tí a bá ti ń ṣe ètò yìí. Tí a bá sì ní ìbéèrè, a ṣetán láti máa dáhùn sí ìbéèrè wa kí Ọlọ́run ọba kó gbàdúrà oníkálukú wa. Ẹ kú ọlá Jùmọ̀tẹ́ni, kí Ọlọ́run ọba kí ó ṣe wá ní mùsùlùmí tòótọ́ ní eléyìí tí ó tẹ̀lé káyọlá ànábìà Muhammad sallallahu alayhi wa sallam títí di ìgbà mìíràn. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
1: Ma kana Muhammadun aba ahadin.
2: Tous les jeudis de 18h à 18h30 et les vendredis de 10h30 à 11h, la Jamaat islamique Ahmadiyya Bénin, en partenariat avec Radio Tokba, vous invite à emprunter le chemin vers la paix à travers les enseignements de l'islam. C'est tous les jeudis de 18h à 18h30 et les vendredis de 10h30 à 11h. Soyez nombreux à l'écoute des messages de l'islam à l'humanité sur Radio Tokwa FM 104.3, votre partenaire.
3: Radio Tokwa a to gbangba sun ni gba ogini tin.

0: kí gbogbo ẹ̀yin èèyàn wa nílé lóko olódò lọ́nà ipe ẹkú títẹ́ tí lẹ́kọ̀ọ́ sí wa láti ojúlẹ́ṣẹ́ wa rádíò tọ́pá. Àkókò tó àti dé bí a ṣe ń dé lórí àwọn àkójọpọ̀ ìròyìn tinú ọ̀sẹ̀ tí ó ń parí lọ yìí. Ǹjẹ́ gbogbo ẹ̀yin èèyàn wa níbi tí agogo 11 ti lù tó ti kọjá ìṣẹ́jú 7, ẹ bá farabalẹ̀ láti gbọ́ àwọn ìkórí àwọn ìròyìn ti ọjọ́ òní. Nínú ìròyìn wa ti ọjọ́ òní, ẹ máa gbọ́ nípa ANCBA tó ṣe ìpàdé tí a mọ̀ sí Congrès National, àti pé ìwé ẹ̀rí BAC attestation yóò jáde láìpẹ́ jọjọ. Ìdíje eré bọ́ọ̀lù ní Jugu, àwọn alámòójútó ààbò orí ọ̀nà gba ìwé ẹ̀rí. Wọ́n pín ẹ̀bùn fún àwọn òṣèré olórin láìpẹ́ láìjìnà. Ẹ bá farabalẹ̀ láti gbọ́ àwọn ìròyìn tí ẹ gbọ́ ìkórí ẹ̀ náà ní ẹ̀kúnrẹ́rẹ́. Lẹ́ẹ̀kan sí akí gbogbo ẹ̀yìn èèyàn wa pé ẹ kú títẹ́ tí lẹ́kọ̀ọ́ sí wa látòjúlẹ́ṣẹ́ wa rádíò tọ́pá sànká pẹ̀ntura FM tá a fi ìkalẹ̀ sí ìgbọ́gbanú. Ẹ bá farabalẹ̀ láti gbọ́ àwọn ìròyìn náà tẹ gbọ́ ìkórí ẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ láti ẹnu oníròyìn Fátọ̀mà sí àti nídìí ẹ̀rọ Ọlọ́run Ìyáàfin Sebastian Ìyáwédéwu ni ó wà níbẹ̀. ANCBA ṣe ìpàdé ìlú tí a mọ̀ sí Congrès National. Gẹ́gẹ́ bí a ti mọ̀, baálẹ̀ ẹkùn Luke Nyakaja ló gba ẹgbẹ́ Association Nationale ti àwọn ẹkùn Benin dání, èyí tí wọ́n ń dàpè ní ANCBA, níbi ìpàdé abala 5 tí a mọ̀ sí 5th Congrès Ordinaire tó wáyé ní ọjọ́ 18 oṣù ní ìlú Kútọnu. Ìpàdé tó wáyé síwájú èyí tí wọ́n ṣe fi ṣe àtúnṣe àwọn òfin tí wọ́n ṣe, àwọn tí wọ́n fi ṣe àtúnṣe àwọn òfin gẹ́gẹ́ bí Luke Nyakaja tó jẹ́ baálẹ̀ ẹkùn Kútọnu àti àkọ̀tun ọ̀gá ANCBA ti sọ nínú ọ̀rọ̀ rẹ̀ nígbàtí wọ́n fi ṣe ìfihàn igbákejì alága ANCBA. Mínísítà elétò ìpínlẹ̀ àti ti ìjọba Janvier Ìyáwédéwu ló ṣíde ìpàdé náà, tó sì ṣe bẹ́ẹ̀ rán wọn létí ẹ̀tọ́ tí àwọn ẹgbẹ́ náà ní láti tẹ̀lé fi ṣe iṣẹ́ nínú ọ̀rọ̀ tí wọ́n sọ níbi ìpàdé náà fún àwọn ọmọ ẹgbẹ́. Ìpàdé tó kó àwọn ọmọ ẹkùn bíi 77 jọ ni ìpàdé náà tí wọ́n ṣe. Ǹjẹ́ ìwé ẹ̀rí tí a mọ̀ sí attestation BAC 2026 yóò jáde láìpẹ́ jọjọ? Ìwé ẹ̀rí attestation du BAC 2026 yóò jáde bẹ̀rẹ̀ láti ọjọ́ 14 di ọjọ́ 29 oṣù kẹjọ ọdún tí a wà yìí, tí a mọ̀ sí du 24/29/2026, láti agogo 8 fi di agogo 4 ìrọ̀lẹ́ ní gbogbo ìpínlẹ̀ 12 tí a ní ní orílẹ̀-èdè wa Benin. Àwọn bàṣẹ̀lẹ́ tuntun wọ̀nyí gbọ́dọ̀ mú àwọn ìwé ìdánimọ̀ wọn dání àti ìwé àṣẹ láti lè gbà á. Ètò yìí yóò máa wáyé ní Seje Kandi fún àwọn ti Alibori, ní Seje En Abome Kalavi ni àwọn ti Atlantic yóò ti lọ gba tiwọn, ní Lise Matie Buke ni Paraku ni àwọn ti Borgu yóò lọ tí wọ́n lọ gba tiwọn, àti Seje De Dasa Zume ni àwọn ti Kolini yóò ti lọ gba tiwọn. Àwọn ti Kufo ní Seje En Aplakwe ni tiwọn wà. Àwọn ti Donga yóò máa gba tiwọn ní Seje En Jugu. Àwọn ti Litoral wọ́n lọ sí Seje Saint Rita. Ní Mono, Seje En Lokosa, ní Weme, Lisebeanze nílùú Àjàṣẹ ni wọn yóò ti gba tiwọn. Bákan náà ni ti àwọn ti Plateau ní Seje En Pobẹ ni wọn yóò ti lọ gba tiwọn náà. Àwọn ti Zoo yóò máa lọ gba tiwọn ní Lise Technique ti Bohikan ni àwọn yóò ti lọ gba tiwọn náà. Ǹjẹ́ kí gbogbo wọn pátápátá kí wọ́n múra láti lọ gba ìwé wọn wọ̀nyí ní àkókò tí ó yẹ. Akíwa pé ẹkù etílé kò tàbá kú òun bẹ́ẹ̀ nǹkan, a máa sọ fún wa pé ìdíje eré bọ́ọ̀lù ní Jugu.
1: Abajade idije Championnat National des Enseignements Primaires 2026 waye ni ojo Isegun ni Igboro ilu Jugu. Eto yi oko opolopo awon odo ti o ni ogbon ti ojo ori won ko to je odun 12 duza ti won kuro ni awon ipinle 12 ti ani ni orile ede wa Benin. Sise yi waye ni iwaju awon ojogbon ninu eto ijoba ni ojule ise minister Arman Nata, minister ti o mojuto ile eko akobere yin enseignement primaire o se alaye ni orisirisi lori oro yi ti a nso awon odo onimo ti won wa lati awon ipinle 12 ti ani ni orile ede wa Benin ti won ni odun 12 fi gagbaga lori awon ere handball a nfo soke sile ni a nfo okun ni bolu gbigba gbogbo nkan wonyi ni won fi gagbaga le lori eleyi ni o mu ki ijoba pinu lati pe ki iru eleyi ko ma waye ni awon ile eko wa ki won si se itankale owo yen ni pe ka ma ni owo fun agbalagba ni gbogbo awon ile eko. Caleb Legbede ni alaga ipinle naa ti o mojuto ile iwe alakobere ti a mo si enseignement primaire nibi ti ere to yi ti waye nibi eto ifilole asepari ere idije fun awon ile iwe alakobere ni odun 2026 yi eni ti o nse aropo bale Jugu o gbe osuba fun ijoba fun akitiyan re lori eto ere idije naa ti o waye ta fi to wa ni eti. Nje awon alamojuto aabo ori ona gba iwe eri awon alamojuto aabo ori ona bi 25 ti gba iwe eri ise won fun iranlowo aabo ori ona ti won si se be setan lati fi ise owo won han ni Centre National de Sécurité Routière ti won da pe ni CNSR ti Bakita ni Abome Kalavi ni ayeye eto naa ti waye gege bi Rome Soki ti so ti agbo leyin ose melo kan ti idanileko ni awon eniyan naa fi se igbese itesiwaju ni won to wa ri ara won ri idanileko lori imo to jafafa fun iwadi imo lori oko ati awon ero inu re fun aabo won gege bi ohun ti awon ero inu oko wi ti awon ero inu oko wi fi won si je okan lara ti won si je okan lara awon ti yo gba iwe eri na awon won yi je okan lara awon ti won gba idanileko lowo Benin iyen ni wipe Benin Innova ti won yan lati owo awon ANPE ti won pe ni Agence Nationale pour l'Emploi gege bi Eman iyen ni Tapinu ati Achille Ayowa to je oga agba directeur général ni ibi ANPE ti so ti agbo ohun ti Rome Soki fe so gbalẹ ni pe CNSR fe se be fun won ni agbara lati ni enu si eto ayewo oko lati fi koju gbogbo eto awon oludasi eto gege bi Ariel Sacramento to je directeur yin ni oga agba se NSR ti so ti agbola ni ka fi to wa leti ni ikeyin ko to di pe a ma lo a ma so fun wa yi pe won pin ebu fun awon osere olorin o ti sele bayi o ni won yo ma wi nipa orin Benin nipa gbigbowole irawo 1,000 ti Hollywood Walk of Fame fun eni to se be di olorin akoko adulawo yen ni Angelique Ijo ti o si se be se ise to gba iyi ati eye yi ka nigba to di omo olodun 72 yen ni 68 ninu eti amo si mythic alley ni ojo Isegun ni obirin akorin omo Benin Los Angeles akorin omo Benin ati Isirazo ninu awon ti ayasoto ninu awon olorin ti oni yen ni nkan ta mo si lakai lopolopo yen ni Angelique Ijo ni a nso o je pelu itelorun ti o si se ise aseyori ni ipari gbogbo re gege bi o ti so ti won si se itumo re ni ekarun ni yi ti Grammy Award fi ni agbara ju 40 odun to fi se ise o iyen ni odun lo Angelique Jo ki se alaimo fun Hollywood ayeye yi waye ni isoju iko ti won ran wa lati ile ise olotu ijoba Benin Ogbeni Yasine Latunji to je minister eleto asa ibile ati ti patrimoine oga iko na iko to soro si ipo Benin ti gbo pelu akiyesi ni orekore je agbo eleyi ani ka fi tu eyin yin wa leti pe Angelique Jo o ti gba ife eye je ki Olorun ba ledumare ko ma se yen ni a se mo opopolopo na ko tun waye ko ni ju bayi lo lori iroyin ti en gbo lati enu Fatan Masia ni di ero Olorun ko ya afin Sebastian Yawedeu ni o wa nbe fun awon ikede to wa ni ikawo mi bi mo nbo wa je lekun si atun ki gbogbo eyin eyan pe e ku etileko e ba farabalẹ lati gbo awon ikede ti o wa ni ikawo wa ni bi bayi ikede to wa lowo mi bi bayi okan gbogbo omo ilu ti o gbo wa nile loko lodo lona ti ijoba orile ede wa Benin to gba ori ojule ise minister ti o moju to oro ilera loro ni orile ede wa Benin bi bayi abala elekefa ni eleyi je ti won se ipolongo e ti won ma pin apo efon ti won fi ogun re fun gbogbo awon idile ni gbogbo ibi kibi ti won ba wa ni ibi ta mo si Atlantic wa nibi yi nje Atlantic abi eforiji mi ni littoral ta wa nibi ni won ti pin awon amudo yi fun awon idile kokan gege bi o se to si won nje si de yi ni won se so fun yin pe awon ti won wa ni aye eta mo si relais communautaire ni awon aye kutonu ikini ati ikerin 1 ati 4 won ma gba ojule de ojule ti won si ma pin amudo yi fun idile kankan gege bi eto won to ye ki won fun won won wa pe gbogbo eyin omo ti o je pe e wa ni aye ti littoral yi pe ki e dide lopolopo ki eleyi ko le se se fun won ki awon idile kankan le ni aye lati le gba emi ni apo elere ti won se yi ni gbogbo ibikibi ti won ba wa lati fi le gbogun ti arun efun ti a mo si paludisme nje ikede yin jeyo lati odo awon ajo ti won gbogun ti arun iba ni orile ede wa Benin nibi tabaku nbe a ma so fun wa wi pe ibi aye ojule ise itaja CAF societe Aurelie won wa ni kale fun yin lojojumo to si je pe won so fun pe awon nkan wine lo lokan ojo kan ti wa ni kale bayi fun iba gbogbo yin awon nkan tuntun ni won gbede to si je pe o poju owo owo o si won rara won ni awon wine lo lokan ojo kan to je ti awon omo alawo funfun won ni kan wa ton pe ni Bordeaux Superior won ni Saint-Emilion o wa nbe pelu to je pe owo ti won fi n ta ko won rara o po lopolopo nje won ran wa leti pe ka ma so fun yin pe champagne gan wa nbe fun gbogbo eyin te ba nife si lati ma mu champagne o wa lodo awon ni jaburata societe Aurelie won ni awon wa ni opopona ti pêche ni kete ti a ba fi Carrefour Club de Rua sile eri awon nibe won si n silekun won ni gbogbo ojo lati agogo mewa aro titi di agogo mejo ale lati aago mewa di aago mejo ale won ti reke aponlede yin ni gbogbo igba te ba wa to si ma gba yin tapa tese koni ju bayi lo lori ikede ti a fi to wa leti ki Olorun ba ledumare ko ma ko atunri wa laipe laijina emi pelu awon afa mi a ma wa lori eto ta ma se lojo titun nje o digba die.

ìjọba orílẹ̀ èdè Benin gba orí ojúlé iṣẹ́ mínísítà tí ó mójútó ìlera fi ṣètò ẹlẹ́ẹ̀kẹfà ìpolongo pínpín àpò ẹ̀fọn ẹlẹ́rẹ̀ẹ́ tí wọ́n fi oògùn ẹ̀fọn rẹ lọ́fẹ̀ẹ́ lófò fún àwọn ìdílé. Síbi èyí àwọn tí wọ́n máa ń mójútó ètò yìí ní àwọn àdúgbò relẹ́kọ̀mùnùtẹ̀ yóò máa gba ojúlé dé ojúlé láti pín àpò ẹ̀fọn náà fún àwọn ìdílé lọ́fẹ̀ẹ́ lófò níye tí ó bá tọ́ sí ẹnìkọ̀ọ̀kan wọn. Kí gbogbo àwọn ènìyàn múra láti kópa lọ́pọ̀lọpọ̀ nínú ìpolongo yìí ní àkókò tí wọ́n sọ, kí gbogbo àwọn ìdílé lè jèrè àwọn àpò ẹ̀fọn ẹlẹ́rẹ̀ẹ́ tí wọ́n fi lè dáàbò bo ara wọn lọ́wọ́ àárẹ̀ ibà. Ìkéde yìí jẹ́ láti ọ̀dọ̀ àwọn elétò tí ó ń gbógun ti àárẹ̀ ibà.